0: sasiara.
1: Wọ́n wọ́n ẹ̀dá ogi bá. Sọ́nà wọ́n arúgbó
0: Masa kẹ́nu bá dùn án.
1: Sọ́nà wọ́n arúgbó gbùngbò kí yẹ wàlẹ́ kẹ́nu.
0: Àgẹ́ iwá.